0: zion e voa. Wimende ason debu do gbetu emeon, debu mo onyon gbede kwenye. Aso ka kano fin, tra la wimedo a jogmantui. Bo ayakimeon, mele binondo eton eton sawe. Eo azode mewe ade, ayazo meon, edo kando kanjinu mele biwe. Fi ewe deo jenwe ade. Diplomo eneon ado kakabodo doktora. Loo, keke kwenye, enyoa keke kwenye loyo, mede vwele kwa sonwe. Bo afonyon, eno do semen kwe biowe. Chua ito kwa meon, ano mo medebo non zia. O tumba kola ole, nu debu edo kubowewe. Afonyon eko konwe, yendo fide ba ita fomewe. Wime yonu atisun, edo mariaj namblowe. Alo, akoblo, bo tagba, egbe so uve. Azene egbe asuko mekbo dojile. Uvele su boy. Eno le debe nomblo mariaj mon koton, bo nubi nomble be no chikwebe. Tumba kola ole meda kwado emi do di do nu ye tin do meti e kun do en e no do wa blo le we kun emi ton o metile to no se awan bono tia tu deji e ai hon gbe do ji ton si ho we ton kaka wa jiji teme yo a chene de na imi lo mo ton
1: mo fi okun mo fi ebi mo ki omode mo ki agba mo ki onile mo ki alejo ni bi ti ti n jom lo bayi
2: igbogbo ni sunu bo gbogbo ni yonu igbogbo nu jona bo gbogbo nu wo pe nu le do kire bu do ni do todo mi we di omi gbogbo ni re mo ni gbogbo wa ji
1: eh mi ti mo soro ni otunba kola wole adu awogba gbogbo ti to n gbo mi ti yo ni di awa ta n soro na ohun wo ni ha eh mo tun fi asoro yi mo fi ti gbogbo eyan lola wa ni nkan ti o ilu ibini lati bi to ti bere ibi ibi de bi si o pari si oba to fun so lati ojo yi a to ma fun se awa ti en dari na olorun ba a tu wa lokan bale ko ni je ki ilu ko se ti ni o le mene ko kan wa
2: eh me de bu de gbe oyin o to se buru pe na si so wa me se se o je ni to gbe ni me se se le a kuro no e a lo gonu mi we bo mi doro to wa kan re bo fifa e do to wa me on le a kuro no e kuna je me de bu di o le to wa na do fifa me de
1: eh leni a fe soro fun wa nipa okun aye okun aye okun aye olorun bo ni ti okun buruku aye mi se ti buruku de wa tomo tomo
2: ami e na se mi ni de todo mi ele e bi o papa mi ton do e mi na do odo o kan ti gbo mi san e yin kan ni ran kan bo no bla mi e wu e gan do odo
1: kini kan wa ti awa yoruba ton ma n pe ni owo alantaku yi owo to fele ni gbogbo ti fẹlẹ tó yìí bẹẹ náà ló ṣe yí tó nípa pé kí wọn fi de ọmọ aráyé àwọn òwe ni máa ń lo okùn yìí àwọn òwe ni wọn máa ti ń dè ayé òní fokùn burúkú dè wá tọmọtọmọ.
2: ọpọ mi tó ń dìde ń lọ dìde ẹni ọyọ rẹ mi náà dọgbọdọ ọkàn nyanka ọkàn gbígbọ mi tán inú bílámi bẹ iná yí ọdọ òkun ayé ayẹyẹ sí kan kàndébẹ bọ inú fẹjẹ àmú kan ẹyìn kàndébọ ní èyí bọdọ bílámi náà yóò sì fún gbẹdẹgbẹdẹ wa.
1: ẹlòmíín wà tó jẹ pé okùn ayé tí wọn táwọn ẹni ibi tí wọn fi dé yìí látìgbà tóun ti márì kò gbọ pa kò gbọ pó iṣẹ àwọn ẹni ibi ni ó sọ pé kí wọn ti lọ gbé bí ọmọ ẹ mọtì kan sọ pé gbogbo ewé tí o lè máa lò pátá kò ní ṣiṣẹ fún ọ èyí tó gbọ àwọn yòókù bá ń lò tí wọn bá ń lò kò ní ṣiṣẹ ìwọ kàn máa rí pé ọmọ tó yẹ kó gbé jó lójú ayé ojú oorun ló ti máa lọ gbé tiẹ jó iṣẹ okùn ayé ni ayé mi fi okùn burúkú dè wá tọmọtọmọ.
2: Àmì ilé-iṣẹ́ lẹ́nu pápá mi tó ń lọ́dọ̀ ẹ̀kọ́ inú mi wẹ̀ dọ̀kan nyanka ọkàn gbígbọ́ mẹ́tán ọkàn gbígbé èèyàn blamẹ́ bọ̀ àdásù bí àdásù ọ lọ ọkàn nyanka ẹ̀ okùn ayé èdè ọ̀ pápá mi tó ń di yọ ẹ̀sìn àtọ́wù alẹ́ kẹrẹ ni.
1: okùn ayé ò ní dè wá àwọn tí nǹkan wá wà tí wọn fi si lára pé pé yóò máa náwó sí òun lè máa rí gbogbo nǹkan tó ń jọ ń ṣe òun àtọkọ òun kí ni wọn máa padà gbogbo nǹkan tó náwó sí yẹn kò kí ń ṣọnà tó ayé ò ní fi okùn ayé kò ní fi dè wá tọmọtọmọ.
2: kanyana kan kan fi gbọ́ mẹ́tán wà nínú súndú mẹ́ wọ ẹ dá lọ ǹdẹ́ bù wọ́ níwọ̀n náà yín nìkan yìí yá àkúrò náà dè mí sí kan gbígbélé ni ọ iná tún mí sí kan mọ̀ kọ́tọ̀mọ̀ kanyana kan ẹ lọ kan gbígbélé lọ gbígbọ́ mẹ́ sí kan ee dọ́nà bulamẹ́ náà ẹ kẹ́rẹ́ ni.
1: okùn ayé ayé ò ní fi kùn burúkú kò ní fi dè wá nílé tọmọtọmọ ẹ rẹ a máa ṣe kí ni a máa bò ó lójú a máa yín ojú lẹ́ẹ̀mẹ́wàá tó wá sí nǹkan ojú sí fọwọ́ sí kò ní rí nǹkan tí òun fọwọ́ sí iṣẹ́ okùn ayé ni ayé ò ní dè wá tọmọtọmọ.
2: Mede vo lede, bo ye de onu edo yi weyo. Si de me piro gipo weyo. E ye na gokine kono. E ye non bla me bo ye mono momede me. Akulo non na desi geza me ni.
1: Okwa ye, alo anbo ni fi oku, buruku uku ni fi dewa ande tomo tomo. Oma lele di onu. E le nye le marifon uri ye sisi.
2: A mi me che le mi, papa de bef weyo. Kanyana kan. Menyana kan le de non bla me na. Ba se. Non bla me na. Akuna non bla me na. Ma un anno di ben ablabino. Mede lady, voye de onu e tamlo, in a put rodo, cupitado in yam. Allo in a put rodo, emido, si quota, can be blinio, si asso, u ale tedeni.
1: Era lo mio atto, o mobi o jacale, bonita. A want to go a little garani, emma ramo tu ma vikini tu mata. Isso qua yeni, along of one, if you could go, for if you want to tomo.
2: Mede vola e de boye de onu e zi a joy e ton si a gbato. Alo e do boutique we, alo e do bureau we, alo e do pide bo a zode no wa ane. Mede a paton le di se se ye de na da zi wa we. Bo kliyana no wa e bu. E ye na do misa we. A mon gwe me yi me a do nyankan. A ye ye kan. Dik bo nyankan ka a se kan. E ye te mo bla me na e o bla me yo. A na mo kliyana. Nwe sawe ade yo beto na je, kine mo di akina vivo lo. Me e kada pati wana do mi sawe. E do monu we mede un, chike do we reji. Antu lo, kanyina kan, ene e do blawe na. Mede vole e debo ye dele yo, kanyina kan, e ye do blawe na. E we do nu mo, koson le bi se se rengble do un, tutu we. Nwe do monu we mede un, papa miton, otumba, kola wole. Nwe do monu we mede bo amoro, a ye ye kan. A tokan eni oro ya donwe ni mu amu wede do mu papa mi to lo di do wele bi sese me o ti kero pede di ko gbonu tokota 1 les jambes weiro 01 95 18 91 23 01 95 18 91 23 we meda franco we Wemedo sakete we awemedo fide ilele do kogbonu le sese o ayeye inu blame asese kan bi gbonira kan si kan inu blame boye mo mo vivo ha enu amu we dede me we chike bo ko dede ana pa bi gbonu akulo
1: aye oni ti okun buruku de wa le tomo tomo ere lo ni wa so pe ti won ba ti ti okun aye de won ni je ko nto hun ko se kini ko lakojo iwo ngbo osu o ba gbowo se o ka owo yowo yi pe ṣugbọ owo yi nigba ti o ba pada ya o ni le ti account bawo lo se na owo yi kan ise okun aye ni
2: adaso wa we nunu gba so be yin we be nu na we si ti foko e ana mo de ni yi pe ogan jile sale odi e ba mo po nu kupo bi asan pe gbon anu mo to na apewe ahin buwa ifo we a anu ti won okun aye ayeye kan esin aso wiwa le tere
1: iwo baba loja iya loja te ngbo mi lowo lowo bayi omo yi owo to fi bere owo to nse omo nkan to kun ekun ni tin to nse kakul awon eni gun won ni fukun aye bi wa se ere le mi o so pe to ba tin taja ko ni ma mo do yi se kini bo se kini bo se nlo owo yi o ma difun ise to e ki wo ma jere o ma ri pe gbese gbese gbese ohun ni o ma je fun ise okun aye ni olorun bo ni fi okun aye aye ni fukun aye bi wa tomo tomo
2: ami bi gbonya ka ena bla mi ha we me du akime ba do mi sawe asanu akwedo achakan nu e akwedo apo me nu e amonu ajijanyo akwo anu mo tonu de yi gbo ha ayi miliyan bo do be ajona bonu a awajo kakakakakaka anu tun de pe onu ni gbogbo apo bi sise le bonu gble ba no mo tona we me yi je miliyan bo do be ajo wiwa na ana ka san miliyan ya do pe omo yo anu mo to na bi gbo niran kan o ayeye kan esi aso wiwa le tere.

0: Ẹrẹ́lú ní wàtò ẹ pé láti ọjọ́ ìlú ń pín pín pín pọ́sẹ̀tì àti lọ sí ìlú òyìnbó. Ṣùgbọ́n gbogbo ògbésẹ̀ tí wọ́n ń gbé àwọn ẹni bíi wọn máa jẹ́ kó ṣeé ṣe. Iṣẹ́ okun ayé ni dè wá gbé tọmọtọmọ.
1: Wẹ́mi kóró program blow ẹ̀ bá àwọn gbólóhùn mọ́tò ìṣeṣe pásítọ̀tì ìkọ̀dọ̀ àjò visa tó èrò kí ni bọ̀ àdùnná bu aya ṣe bọ́nú ayíyọ yẹ̀bùrọ̀ tẹ́sùn ìrìn ewé mọ banu ani ivu ayaju kí a pè ọ wa tó eme sí programu àbúrò mú sẹkú ìgbà yọ máa tó yọ àtúrò àdéwẹzọ bá máa kó yíya nínú ìdùnnú ní wẹmẹdé o chíkèrè wẹmẹdé.
0: Ẹ rẹ lómi wà tó yẹ pé obìnrin ni nígbà tó pàdé òun àtọkọ ẹ ọkọ yìí mà nífẹẹ rẹ o bó ṣe nífẹẹ náà ló ní ti àwọn ọmọ ẹ ṣùgbọn nígbà tó padà yá àwọn ẹni bí wọn kẹyìn wọn síra wọn. Ọkọ máa ma lọ náwó fún àwọn obìnrin ní ìníta òun sì wà ń lé òun àtàwọn ọmọ tó ẹgbẹ àtijọ́ àti mú òun nìkan ní òun máa gbọ ó ti ráyè nísìn tó ìwọ tó bá ti ní eléyìí má wulẹ̀ jókòó tẹtẹrẹ àwọn ẹni bí wọn ní kokùn burúkú wọn ní ti dè wá ń lé tí o fẹ́ pé ọkọ ẹni ṣùgbọ́n àwọn ẹni bí wọn jẹ́ kó ṣe kí ni wọn jẹ́ kó ráyè jókòó gẹ́gẹ́ bí ọkọ fún wọn má bọ́ sọ́dẹ̀ ni ọ̀túnba Kọ́lá wọlé torí gbogbo ọjọ́ ayé tèmi àsùgbà tó yẹ kí n fi wá owó ni mo fi ń wá oògùn ẹ̀hún tó fà tí mo fi mọ̀ nípa ogun àwọn kinní yìí nù tó bá ti dé ọ̀dọ̀ wa lágbára ní ọwọ́ ọlọ́run ibi yóò tọkọ ẹ lè wà tó bá jẹ́ pé ti tiẹ̀ ni a pè yóò padà sọ́dọ̀ ẹ̀.
1: wọ́n mi dẹ́dẹ́ tí èrò tó dómi wẹ̀ padà sún pé bó jì yìí bọ̀ wọ́n yìí náà ẹ jí jàn yìí mí rè mọ omi ọ yẹn náà yí mi dodo náà bí ọdọ ẹ tẹlu ṣoli kùpù bẹ ẹnu pa mi jọ a ò wọ́n yìí náà ẹ lọ màá ní màá ní gbélé omi àtìtì mi pé wọ́n amọ̀ra sútó ẹbí yọ àpẹ̀dẹ̀ náà yí bọ́nà dùkọ̀ ẹ náà yọ̀ ń dé fún ẹnu ìbàrò tó kọ mi ẹ sọ́nà dọ̀kọ̀ ẹ tàn dé ibùdó péyọ̀ gbéyà bọ̀ wẹ́wẹ́ yín pápá nu fìlẹ̀ wẹ́wẹ́ yín mamá nu fìlẹ̀ wẹ́wẹ́ dònú bìbló ẹ̀ túbọ̀ àsútó ìkadò kí ni yóò di àsúdá lọ́mẹnu ìkan yìnyínkà ẹni ọ̀ ẹ̀dọ̀ bìlámínà yóò má mi ewé zọmọ ẹ̀dọ̀ mọ̀ yín wẹ̀ nú àtijọ́ yìí gan jí ọkọ̀ inú mi bẹ́ ọ̀nà èdè gbọ̀n égbè jí ọ̀nà èdè gbọ̀n dáadáa tì fofó tì á sì tó ọmọ owó èdè wẹ̀ nu àtẹ ọ yà ni wọn ní gbọ́n ọmọ jẹ́ ẹ̀dẹ́ kàkà jẹ́ jìyàn ní ẹ̀dọ̀ mọ̀ ọ̀húnú wẹ̀ mẹ́rin ẹ̀hún mẹ́mẹ́lẹ́ nánà kan dígùn nílànà ìtọ́nà fíngùn sí kan owó èdè amúlùdídọ́ ẹyẹ tán mẹ́mì nánà kan dígùn mẹ́mì nánà tíjọ́ gbọ̀n mẹ́mì nánà sọ̀wárẹ̀ kan dí pọ̀nú mi tọ́lẹ̀ bí títí nánà nùkan yí wẹ̀ ewé yín sùn sí ọ̀tún bàtán wẹ̀mẹ́dé bá dé ní ìṣe wẹ̀ ọ́ ẹ̀mí dọ́nú ìgbà ní chicken.
0: ẹ rò gírí mi ẹ bá rí ẹ mọ̀ pé ọmọ lélẹ́ tí wọn bá ti ń gbé báyìí bẹẹ ni wọn máa ń gbé ìbílẹ àsìkò ìgbà tó ń bá kọ bẹrẹ pẹlú ẹ gbogbo nǹkan tí wọn bá ń ṣe àdéhùn fún wọn máa mú iṣẹ ṣùgbọn tó bá tó àsìkò kan ìwọ máa tẹnu nírò wọn ní da olóhùn mọ iṣẹ okun ayé ni àwọn ẹni bí ò ní kó fún wọn burúkú wọn ní títí wá tọmọtọmọ.
1: àmì ní ṣe lẹ́nìí pápá mi tọrọ títí mẹ́nu mi ẹ̀rọ àmúyànún nusunu de gbọkọ ni yan nu ètò ìtúrọlọ inú vivi bá wa jíjẹ nu de ebi ọ̀nde bu ọ̀sùnú ọ̀nà bulo ebi ọmọ tó ẹna ọmọ tó ni ebi ọ̀nde bu ebi ọkú ẹna bulo ni àmọ́ nu ẹnu sáà de pọ̀ wọn ẹna tó nu ẹjẹ ọ à mẹ́kọ̀ ọmọ tó nu yọ àyọ̀ ẹ̀sán náà fi àfẹ́là mẹ́kọ̀ nu jọ nu ló bulo nùbọ̀ kọ̀ pé nu yọ àyọ̀ ẹ̀lẹ́yọ̀ ẹ̀sán náà fi à ń ayẹyẹ kan ewé yín gbogbo yìnyín kan èdè yàdónú wẹrẹ mọbọ a máa mú àṣùwà àyàn bẹ pẹ sí bọ nígbà máa sì mú àṣùwà.
0: Ẹ rẹ lómi wà tó yẹ pé okun ayé yìí okun burúkú yìí wọn ti nà kalẹ̀ fẹ́lòmíì ìgbà tó ń tó tí ò tí ò sí nǹkan pè ní protection lára ẹ̀ a máa wá rí i pé inú ẹ̀sọ́ máa ṣe kí ni yóò máa gùn ún.
1: gbogbo yìnyín kan àdọ́ kan èyí tó bìláwé náà ewé ìlú àṣọ wà wẹ mọbọ máa náwó ìgbọjẹ ọtúnba akọlá wọlé ìlú ànápà ti gbónú màáwù mi nílò jágbe sọmi tọlẹ ní yìnyín pọ gbónú mi ní dóṣe dáadáa mi ní dóòlù kan yìnyín ìlú ẹni ọba wẹ ẹni gbé ìlú àwájú jẹ ẹni tọni.
0: Tẹ́lẹ̀ mi bá dé ọ̀dọ̀ mi ẹlẹ́mi àmà béèrè ṣètò ọtúnba irú agbára o gan ló ń lò nǹkan tí wọ́n fi bí mi ni ẹlẹ́ẹ̀kejì bàbá tó bí mi alágbára èèyàn ni. Ẹ̀kẹta tí wàá ni pé tí mo bá gbọ̀rọ̀ ẹni pẹ́ nìkan ó ní agbára nínú ìlú kan abi ni country kan abi ni BCB yeun tin ba ti gbo alagbara ma to ni tohun lo ma mo ru agbara ohun ni tohun lo tin ba ti wa de ma ri pe ah iro o jura won lo idi n so fun ko si ko si kan to le ba dodo mi ko ti wi de ohun to de dodo mi ti o ni tu ohun ti o ba ni tu ko ni dodo mi
1: mi ti le ni n donu mi do papa mi to atokun da ko eyin bo wa africa si to o mi bo do bene si to o mi me ko ka ro bi lo gbon e papa do mu kan to di eni o to egogo emi ton atokun da ko e demi le duku ton atun go awe yin do ese pe me fufuti we me dadati we me papa we me mama ego to do mi we te demi ni di sawa mo ko jo ko je gbo we here ana ko mu da ko bo wa nu to bo to bo to le si o mu e ma u se do ti to be wa be me be ti ku ipo
0: gogo iwo ti o je pe o ti kakiri kakiri gbogbo to ba n gboro e bayi ohun lo ma n lo ma dare lamu iwo ta gbiyanju ko ma bo asode ni otun ma kolawole nilu kutonu mo wa ni sifaji ni bon commissariat abi eni to mi ti ori numero yi 01 97 25 20 91 ma fa ni iwo to gbo francais 01 97 25 20 91 ni ilu ajase mo wa ni kokota 1 ni iwaju ecole legambex e pe mi so di numero yi 01 95 18 91 23 papa ni iwo to e pe o gbo francais e le pe 01 95 18 91 23 abi awo gba
2: ene novi sunu novi yonu e asegun wa ide dopodopo mi tan le mi dona tun do meji tantan me wede bo gbeto emi yan mi dona no do mo je me mi de ton do e yun do me mi tan le mo do po gan jina no mi tan le sin apawe donu ayin gbeto bo do won do me ma tun wede a o no ma din de rien en a floue mo do po nu e a do vona bon mona nwene inu dia alon blo bo khode dia lo eton rawe don papa si don eton yo mon jeme ma dodo fon dominanson bon nwene na don dia me no fi e heon e na wan khawe desu titeng beton do me kho mi ton le o won domi mi ton alo de jiwe soro nu de we jiwe toro bo wene no kho gbede le we ka to bo se jinjonji bo wi me wa ro ai fi han e me mi de gbe tin be ko go sin dodon kaka wa gbe tin bo ma ka di ogbe de e yo nu dede bo ko na wa na bro agada nu tin be na wa di o dodo enele ya nu do po e ya si fu wa bo kho wi de da kon nu nu mo ko ton le ro gbe o me bo mo gbe o me si vivie o e we indo me ji adona tun fun to me mi ton mondo po adona tunu bo tunu nwe de su titengbe dono vichele mi ma ble mi de o gbe elo eme mi de o kho wa ino kho bonu no me alonu amaka ja khu kho gbe bo ai mo nukunu jeme do nu nwe dodo gbasa o ene on anale boale wi me e gbe zan wa to me on nu inu de ba dona brolo wa e inu bo vewe bi patapata ka tun wa ka do mo jeme ton de a bo iblo a blo pombo mo do ene wa yuesin aye ka wa do hun han e gbe din a wa pon wide me kaka o ano mo do pede me do zo ina bo mo do nukon iwe mi le di o mi kun do nukon e de yu e o eyan wa mi kun ka so le do tenu po me o lo oguto iwe mi ka le de do we ton won nu a wa esin bade vla foro khuho we nu wa gbogbe toro poton le o esu po bo gege bodo alo nko nko le me bo kale do hun me apawe gege e aro khoche se we de me wa kwa do kwa de mo de we kan khi khoe lo me ti de inu ba wa bo mo do me ti flafo ene o we ka zon ajie nu nwe ba we ade te kudo nu ba de ba ton do apaton khoyo a reon ana yolo medaho otumba bona do mojeme bona kanu biodo nu etimenwewe mi dedo fidi e vlafo dede ba modomeji nous don un cas c'est mon nuit dodo non debo cambio et carena les siso siso ton numéro mon arrêt en anahoho à l'occan et qui raton 01 97 25 20 91 mon docteur 01 95 18 91 23 Men da ho o tumba na yikpe nwe bu na ti nou men nwe do mo djeme e ba we ade do nou nwe mi ton lesi akpakwe wwen do o mesi akpakwe nou akamondo e yi wazap we ne we bo mina do ho se de bo e na ti nou men nwe mi we o a reyon ana kuhu e 01 67 82 64 33 mina 01 67 82 64 33. Et nous disons à rien à notre fossédo au médaro au tomba. Bon, nous nous bouquons. Moi, je me mets en signe à parler à notre au mot jemeton. Mi verrou 01 67 82 64 33. Moi, docteur 01 97 25 20 91. Nous vignons à parler. Mi dele ton di ayi hon gbe owe ko do bo sunu do po do tele yo no e jolo o ewe ehena da nyon do po no e ma jole ya be mo da gun e mi ton pe wo ehena da nabi debu e jole ado tadagbe yesu po bo gege be ndo de pe de we ayun hu ye ya nu de we aka nyon wa hu ye ya nu nyen de we aka do hu ye ya be ka do te Boudou a viya we zan keze ble do kanvan we. Bona si koumon sunu e nando asi che di e le kpon we. Be bakpo. Amon weme e do todo mi we tiyon. Ado tarakwe bodo jlo je da kode. Bay rong be on nan fe nwe ne on we. Bo we nyan sou dato bodo fine. Bo vlafu o. Asu tu e sheko tu e bebe tu e yo. E modo mi reyon. Mi nan le kla do kwa dekba. Vasi vasi. Nwe ou jizon. Bana jo widedo. Nwe ou jezon, bo nwe amanake ake, bo tra la o, a yi hon rome yi ak pa kwe de ren. Bo wuzu pan kon we ek beti yone. Do we nwe mene wayo, a fonyon lo en le we ame. E mono a, medeko lo ficho bon wa, bo tun ten tu eme nwe lo ganji. E bana gmon tjetu e di ya. Nou do kwe mi anu kounye we nou yi waton. Be non do zanfon e, bo non do wezon ton kan we. Lo we so bo jema vo. Bo zin piti a kwa yo. A do kou gmonte a na do gmonte. A sou te wa kontu e so do bo jema. Vi a jiro kwa sale de so do vivo a. Bo eno si ak po ene mo do vye ne le wade keka ba vye vye ne le ma ya e. Le le ma sa e do si sa we. We yon nou e si ou ve do kou ene mo ya de ou. Ou win wan si ak pa kwe do mi ende ne me. Ou a do win wan ene ou gbeme keka bo nwa man a do nwa sou tu e a yo. A do. Ba foyon fo mesin di akwe de bodo yo. Ye yire. Nou ay kon rome yo yire. Ba soutou e wuli alye nou man jo ay jo. Nou vite yon nou. Nou ene na re nou bledo ou nou e disi. E na wano kawe desu trili. Ba yendo anabote ko davu davu deme. Kakabu a mondo eme jolo ek bedin we a jolo de ame. A jolo de te. Nou kwi bak mwa zanton. Ana mo de do e nou e ne wè do wè ne nou e, ya e ne asa nou vi wè a, asi wè a, e nou le a mo de lo. Bo nyon nou e ne wè yo, e nan do gbe ton yan gbon kame kome a lo vlafo a de leti mbe e lo mo wè wè o, e do fine e nan do gbe ton yan wè bo e jena ti te ge, chou bo gbe nan yon, e o vi ton le e nou ase de lo kaka bo vi e ton le o, e klo e na iso de jo nou de, e na iblo nou te ton de te, bo nan futu vi e ne le. Katun no peso guaria ya o hui me wa elo alo mama hui me ko fine chobe wa yo bada fo ine le mi dot ye debu de we yo peso guade me beda hoton bi o we desu en ya fe to dire kun ko bi o bi o mi ehun tun do e ka ro to fine bo mali mali me na bi o we bo ine amon nu bi on je gbigba doji asan to asan asin ni asan ajo e wa me ko ya ajo to da koro pe ajo bi anbunu Wa me ko yan zo de wa to bo ko ro ten de be an o fin pon nu ma din de na zo pon hm e so we sin ten me ba an ja fi aji ma ya fi obo wa ma ti me nu mi po won mi me wi me mo da me ti ve lo ti zo zo e lo mo je mi ton do ba n babona tun e kuku 01 97 25 20 91 mo do kwa rien le kuku 01 95 18 91 23 ba do mo je mi ton do nu wiwa eneo a fo inele eno ade do wi won dali wede lenu e eno e nde bo no akuzu pa n kon me so be no ve bo no ve trililiton mo je mi de ba we mi de Kuku 01 97 25 20 91. Allô 01 95 18 91 23. Et quand on oui mais non vie, oui mais ouais à mon dos mais chile, belle mais fille mais ouais. Mais quoi mais les mots de nous quand ils mettent en yard des queens ou bominasio. Bah ouais bon fille des bois, ouais j'ai un glas glas bloto. Ouais j'ai nous pour nous comme nous mais quoi. Ouais j'ai nous zoomé. Eleyin wa lo ano le ho me ho deji ah ogo e ka ro jina to de complain li muhia me ene wa we ade ya ko run wa to pide we do e do tantan bo mi do na plonu mi de le e do nwe wini wini ene le ma do ezo igbeti bo nu ha me wa supo gbegble do me wa supo bo gege no bi fun foda lo ti nu wa supo ndo ande bo eso dibe an wa ande bo eso do tade a wa supo mesisio nu da horo po e me horo po e do tele ba wa po nu kun ton me be po we ka bo do yin afie alo yu opo e yin jin we aje a tu mu eje do do ya ho ine me ho ine do wa tu fie wa che ije afie wa nu ije ya tu wa alo afo yon amoyan ho viton bo mo me de mando me de ton bo tafu de antin lo bo kan fran ino da si we da Ah, wa mo nkunu je ton ka bo tun je da se be asag be ya e wa gbe bo se do asabi nu me mo nko ton vla no fo lo ho me vono de kawe me ma mo tonu nu de we ba wa ine na bu nu kuyo aziza ton na ba ho e de so na bo gonu de bu ma ke bo nu azan ene ji e wa nu ene ka do yo e wa do ayi le bo fli no ho para yi ton wu kaka be no kun da sin Bono da mon jobi no ai hong be o. Hoi no awa biyo ufe tome yo. E te no ton fie na pombo ton ya. Bon mo jeme debu de un. 01 67 82 63 33. Allo 01 95 18 91 23. Ado, ene le bi wawe ekbe. De vla fo o. A ton gbe to alok pa bua yin do kwen do ome ya. Non do ako ton we o. Bo po do plon e meji to meji no no na me po gona on. Ana wado fine tiyan. Mati menu mi. Da yi do wenwe me ho mi ton le. Ye do tuto me e tombo do tuto me kbe o tombe no a loton ji. Be e do kodi eno chi gmomo e nan unye de me de mo eno indo yo. Ani tundo e kuno chi te kbombo no wano u da u da u. Lo. E no kpon e de le. Don ne wen ka zongbon. Manak le do po mi kleon. Me ho mi ton le wenu, to mi ton le wenu, tak bon mi ton le wenu ton. Son klekbe no po le bonon asiton. E tite bodo a, an kan kwe biyome. Nou de do pek pa cha mi we. E tido, klekbe ti yon soro mi mo we a menji yo. Nou nou konton e me ho mi ton le no blo e wanyete. Te. E nou pondo, vi mon koton. Ka wa gbe me yo a fote jiwe ka no kaka bo yin de ro gbe o me we ni lenu enu yo lo nde ra dogofa be no kan we ton e gbe di ona fi sunu we me do toro mi enu fi yun pe me do toro mi e tiye fi kan de lisa ya ji e gbe de te wa ku tro ya ya bo e a do ho ton e yo a tun no won do de me wa nko si bo chite bo play won do ene o me be ho de na ya ya e o to tu epo no tu epo dagbo tu etanti tu ro ko enegbe yaya leyo de tun bo khasu ro ko enegbe de ni lo kakacho lo viene si an dogwa ka do we ton we yo afo yon nu ko iblo nu mo ko ton de we bo ko epo no ne dogwe ne kanopo ne kanopo mo ji viene be nu ganji we yun nu dudu tatade e si ko indudu mi to mi on du we we binu leyo do po kele si ko de me Ba ina ko do gesi nu we ne nu ndudu e ne ma so du ai be ma so do kan ti cha ka vie ne ro ko me kaka chobu nu wa ji ai we na zo bo vie ne gbe san ton bi an ofin e gbe di ene de bu so dia ba mi no le ro hun honu wọn tọmẹ mi tán ẹ kákàbọ nu èmi mọnà wà èmi náà wà lọ nu totolẹ nu dagbelẹ wọn tọmẹ tán mẹwẹ de wọn nu kọ idowe ya diado nu yọ ẹ lọ se wẹ fún samlọ mẹ ẹyin dọ mọ jẹ mẹ wà lẹ baba dúró tẹjì pọ wọn yọ 01 97 25 20 91 mọdọ pọ ahẹn ànàlẹ yọ lọ 01 95 18 91 23 ló gbẹ mẹwẹ mi dé yọ nuyọ jíwẹ jíjọ bọ nuyọ mi kọ ìgbìyọ mi sì húdọ nùkan ìdìbò wa ajìvìọ bọ eyín wa wẹ ọ àfọdélẹ tí mẹdọnà dé nùdélẹ tí mẹdọnà ìsútọ ni àlọ èdè sú ọwẹ ewàjẹ èdè yìí gbẹtọ èdè dọnà ìsú nùwẹ mánà dó àyínú dó àzàn ìgbẹ má wà ndé àyínú wa ntẹwọ sún bọ èdè oyin náà lẹbi wa wẹ wí vi náà ẹ fìlà fún ọ ètò fìmọ kọtàn nu wẹ bó gbẹdọ fi ọkàn tafọ pẹlẹ débùgbé o yìí amakado ń dàgbére wa ń fi tó yẹ ni kàn ìfanwé adé gbé yọ kàn fọtọ fanwé adé jo àlọ jo fìyẹ ní ọ tó bẹẹ ìwọn ètò tọmẹ pẹlẹwẹ àlọ pẹlẹ fìyẹ ní lẹdọ ètò tó ń dá pọ ní òwe tọnugbọn lẹdọ ètò tó ní ìbá díyàbọ gẹgbọn ẹ mìtún ẹ vẹwù lọ sẹ òfẹlẹ tẹmẹtẹmẹ ẹsà yàlẹ nkọkọnu ẹ ẹyin wà lọ kó gbé gbélégbélé tóbi tó mọ tó jí paka jiabo hen ren ahen ewe yon sin men dagbe bi owe yon domen ji ane kple fye ne yon bo kle do tu wen to tu yo nwe badona bo tun to to men ton nwe yon badona pezon nwe yon badona jinjon ji be lo yon men mide yo en be mede ton ekono du nou ponu mede ya ekono sa nou akonu mede ya nou do po ge ya wade me yo ewe yon do ane ton wede ewe yon do ade soni desi yon bagbon do eni digbon e ewe yon do meji ane yin souton ama yin souton akasole ton wede ya 01 67 82 64 33 a re anale do kogbon fi ene onji be anale yikbe nwe mo jeme elo e sewe mide diye miyantou no meda ho o tomba kola ole yo ewe do titi menu miwe akpakwe barabara eno le ken pemeton uru bi sese yo devo diye no weme e insun alo yonu akpakwe wele bi edeme bo wado honton toye bo mido yiwe mado sunu ayi bado yonu honton yene bo miyo yye wetonu on akpuro asome yiwe alo ndi ko dia amo yokpo diyo eno do gamoso ganate yoro ta mo jela desu luana inu kedo etuno keze kpero kpo ai hon gbe na hon hon kwa deso e don didi ene bo dato gbogbo ene bo ganjeji bo fon ino do deton ho e ina zo de mewa ye o de flafo lo tubo kwa ma o mode a we yon e yi suzan fufo kwa ene on e te so flin de bo a wipo vile po po non do akonpin pa na we tu courage mon chéri sa va ale bo do ene le bi kwido e bonu po o se yin kokpon angeli le do to gbeton mo sagunle yi won ton boy dona e ron gbedo to taragbe bato na wi me sunu mo koton ba zo wa azo ne ja wa gbe loyo e wa pe vitun an eyan zo jo azo azo e mo ba kamero fi azo e mo ba medaso medeso e mo ro enu gbonu gbo nfo omo azo e kwe bi azo ine me ba je yi ji yo wa bo chefu na we di osan gbeto ama do egbe ji aje akwe khaji ano khabe npe de ton an egbe ni akho keke akọ moto ayaso me gbe nuno ko fifa me awon da ido meji ado yozu o me be no le so fafa mo injo honu ya awon da ido meji nduru kun de obo iwa no khuya khile bi wa ho me ya awon da ido meji ta te o enu so hin ta e o kan o enu vanzan o enu fun mo wa nu pe gbe bi mo le iwa so me ton bo no mo du apo bo no so a ho me bo mi no du be te no blo lo me de no tun a eyin o alo nu mi ton enu le se ko enu jo ro pe gbe nu e bo ko je ton ko enu blo papa bo me bi tun no wi enu e fine bi wa we aka tun ganji wo enu no meji emi kun o nde bo wa we do no bi ko wa awon enu le bi ko ye gbe ni ai ka to yo ko je ko so ma lo nu ko enu e do ta ka to me ko je ko so mo be ro mi ti a so fun enu le de a oyopo ine ji eho kan inele ba fo yon mi do vi kwin wede do ya ine o me ko inele nu bo vi inele se uve noel wa ye ya to we de no sero ba mu aso bo gandi e ho ba na wuli bonu vi inele ana wuli bonu yon nu ene bo na susun da sini bo na do ni do ku do azo yo ku do azo to wa ine meji ah mi de mi no mi tan gandan mi na mi anpon kúdàsọ ẹ pẹlú donú pin tó ẹni fi pàṣípò ẹni gbé wẹni méjì èyí rọ wíyà náà ti kúrọṣẹ yà lóyè tẹ ọ tó mero to home yo ewa yo hunu biegbe mionu devo wa mo bona ida zozoton bona gba khona alo ana luwe khona bo meble bi bonu.

0: ìwé.
1: Ẹgbọ́ o.
0: Mi se.
1: Ẹgbẹ́ ni fún ìwà abanijẹ́.
0: Dídánwẹ́ inú bọ́mẹ ìgbélé tán.
1: Isaiah chapter 33 from verse number 1.
0: Isaiah 33 parti du premier verset.
1: Ìwé Àìsáyà orí ọgbọ̀n ó lé mẹ́ta ẹsẹ̀ kínní.
0: Isaiah 33 le verset.
1: Ẹgbẹ́ ni fún ìwà abanijẹ́.
0: Èrò dídánwẹ́ inú ìgbélé tán.
1: Hey, tí a kò sì bà ọ jẹ́.
0: Ẹ máa ka rẹ̀ wẹ́tún gbélé.
1: Tí ò ń wúwà rẹ̀ kéréke.
0: Wọnà záwà lọ gẹ́dẹ́gẹ́dẹ́.
1: Tí a kò sì wà rẹ̀ kéréke
0: sí ọ. Bọ̀yẹ̀ máa ka záwà lọ gẹ́dẹ́gẹ́dẹ́ rán wèé.
1: Nígbà tí ìwọ bá dẹ́kun àti banijẹ́.
0: Wẹ̀ ní ìpẹ́ náà wá dúró lọ tẹ̀ náà mo tẹ̀ tó rẹ̀ mẹ́tọ̀ gbélé ọ.
1: A ó bà ọ jẹ́.
0: Wẹ̀ ọ́nú wẹ̀ náà wá kẹ́tọ̀
1: gbélé. Àti nígbà tí ìwọ bá fi òpin sí ìwà rẹ̀ kéréke.
0: Wẹ̀ ní ìpẹ́ náà ṣe fi vanudo wà lọ àyíká gẹ́dẹ́gẹ́dẹ́ tán.
1: Wọ́n wúwà rẹ̀ kéréke sí ọ.
0: Wẹ̀ nínú ìpẹ́ tó bẹ̀rẹ̀ náà wá záwà lọ àyíká gẹ́dẹ́gẹ́dẹ́ tán rán wèé.
1: Yes.
2: Malheur à toi qui ravage.
1: Yes.
2: Et qui n'a pas été ravagé.
1: Uh-huh.
2: Qui pille.
1: Yes.
2: Et qu'on n'a pas encore pillé.
1: Yes.
2: Quand tu auras fini de ravager, tu seras ravagé.
1: Yes.
2: Quand tu auras achevé de piller, on te pillera.
1: Nígbà tí ogun ìbá wa bẹ̀rẹ̀.
0: Wẹ̀ndí àwọn ẹ lọ́nà wa bẹ ọ.
1: Àwọn ènìyàn wà máa sọ wípé.
0: Mẹ́lẹ́ náà wá dọ̀.
1: Ìránṣẹ́ Ọlọ́run ló fi ṣépè.
0: Ayé ọgbẹ́ni wa jọ́nu ìhun.
1: Wọ́n bínú sí ni.
0: Yẹ́sì kò mẹ̀dé.
1: Lẹ́ni tí Jésù tó ni ìjọ rẹ̀ ti bínú sí láti
0: wọ̀. Mẹ̀dé Jésù Kristi Jésù sí nọ́mẹ́ kò sí kò mẹ̀dó sí nọ́mẹ́.
1: Wọ́n wà ní kó wa lọ́mọ bẹ̀bẹ̀.
0: Ìnáwó ẹ̀yà ni wá ìvẹ̀vẹ̀.
1: Nǹkan dẹ̀ ti bàjẹ́.
0: Nùká kò gbélé nẹ̀.
1: Bẹ̀bẹ̀ nísinsìnyí.
0: Ìyáwó vẹ̀vẹ̀
1: ṣàtúnṣe nísinsìnyí.
0: Lọ́vọ̀ jìra
1: lójú. Nǹkan tó bẹ̀rẹ̀ sí bàjẹ́. Forí wọn gbára wọn.
0: Wọ́n tọ̀ ní àzẹ́dẹ̀ sí tábò sí òdo dè wúlẹ̀.
1: Iṣẹ́ tó iṣẹ́ búburú tó ń ṣe títí dòní.
0: Àzọ́kà tòndé wà dé káká jẹ́
1: ìgbé. Ọba jáwọ́ nínú iṣẹ́ ibi.
0: Àmọ̀nà tẹ́ gbọ́mọdé a lọ tó sí kazọ́ mẹ́hàn.
1: Mọ̀ ṣiṣẹ́ ibi mọ́.
0: Màá sọ wa kazọ́ de o.
1: Mọ̀ da ọkọ̀ àárín ọkọ̀ àti ìyàwó
0: mọ̀. Màá sọ wúlò àsúpà sí pọ́tẹ́ntì.
1: Torí ìwé Matthew sọ̀rọ̀ kan.
0: Lówe Matthew tọ̀nà kó dé náà.
1: Matthew chapter 19 verse number 6.
0: Matthew chapter 19 le verset 6.
1: Nígbà náà wọn kì í ṣe méjì mọ́. Nítorí náà wọn kì í ṣe méjì mọ́.
0: Èdè ẹni òtù yẹn máa sọ ìyàn àwẹ̀ bà.
1: Bí kò ṣe ẹyọ kan.
0: Àdàvoro pọ̀.
1: Nítorí náà ohunkóhun tí Ọlọ́run bá ti soso kan.
0: Èhùtù ẹ̀zọ̀ ǹdẹ́ búrẹ́ òkú náà wá sí ijó pọ̀.
1: Kí ènìyàn má ṣe yà wọ́n.
0: Mẹ́dẹ̀bù ni má kàn yé o.
1: Kí ló dé tó ń ya ọkọ àti ìyàwó.
0: Ètẹ́wẹ́sọ mọ̀ wọ́n ẹnu kílàn súpà sí
3: kó. Ẹ̀sìn ne sont plus deux. Mais ils sont une seule chair.
1: Yes.
3: Que l'homme donc ne sait pas parce que Dieu a joint.
1: Alléluia.
0: Amen. Amen.
1: Àwọn asọ̀rọ̀ búburú lẹ́yìn.
0: Mẹ́nu dọ̀kọ́ mẹ́tọ̀ yìnyín kan ló mi
1: dúró. Àwọn asọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́.
0: Mẹ́nu zẹ́kọ̀ dẹ́dẹ́ dọ̀kẹ́ mẹ́tọ̀ gbélé.
1: Wọn ò ní wá síwájú ẹ kí wọ́n tọ sójú ọ̀nà.
0: Yẹ̀nà wà nù kan tó bọ dèwé dún àlìjíyà.
1: Wípé nǹkan báyìí a rí o.
0: Dọ̀nù lémi mọ́ mẹ́.
1: Owó wa ní ká gbà yín níyànjú ni o.
0: Bọ̀mí náà mi ni wá ń dènù kúnlọ́ mẹ́tọ́
1: lómi. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ pé ẹ máa gba àwọn ẹni àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ máa gbà wọ́n níyànjú gẹ́gẹ́ bí bàbá.
0: Dìde ìwé dọ̀ mí nínú kúnlọ́ nù mẹ́ dídè kúnlọ́ tán lẹ́ tàídì ò bàbá.
1: Ẹ̀yìn rẹ ni wọ́n ti lọ mọ sọ̀rọ̀ wọ́n lọ mọ kóra wọn jọ.
0: Gùdọ́ tú ẹwẹ̀ náà iná mo ìdọ̀ kó tú ẹ bọ̀nà bẹ̀rẹ̀ pé.
1: Torí wípé wọn ò ní wá kó padà sí ipò tó dára. They won't, in English, they don't seek restoration. They seek attention.
0: Do ye na bado? Ani wa ani leko wa ten dagbe me ha?
1: Hallelujah.
0: Amen.
1: Ìwà yìí jẹ́ ìwà tó burú.
0: Wà lọ ẹlò ìwà lọ yìnlá kan.
1: Nínú àgọ́ ara Jésù.
0: Lo àgbàzánà Kristi tán mẹ́.
1: Èyí jẹ́ nǹkan tó jẹ́ wípé ó ń ṣe ni láàánú.
0: Èlò ìǹdẹ́bọ̀ wà lẹ́bíránú táwọn.
1: Nínú ìrìn àjò ìgbàgbọ́.
0: Lo pè jíjọ nìyí ṣe tán mẹ́.
1: Èyí ni kí o mọ̀.
0: Èlò ìwé ànítùn.
1: Kò sì dì í mú.
0: Àníkà ẹ̀ gílí.
1: Tí o bá mọ̀ pé ò bá nílé báyàn sọ̀rọ̀ lójú ẹ̀.
0: Èlò àtúnrọ̀ èmi kù sí ìdọ̀kọ́nú mẹ́rin lọ nùkú tán mẹ́ wọ.
1: Jẹ́ kó wà nínú ẹ títí láì.
0: Gbogbo náà kú ọ nínú kòtò èmi káká
1: dé. O gbọ́dọ̀ sọ jáde.
0: A máa kábọ̀dọ̀ tán.
1: Torí àwọn tó bá sọ fún.
0: Dómẹ̀dé àdánà
1: o. Wọ́n fi sọ ẹ di ọ̀tá ẹni tó o sọ̀rọ̀ ẹ fún wọn.
0: Yẹ̀nà ṣe kó tó ẹni ìdí àdánù yọ̀bọ̀ náà ṣe wẹ̀sùn. Òkè ń tọ́ mi sí kú àdọ́ tán.
1: Jésù gangan sọ̀rọ̀ nípa ọ̀rọ̀
0: yìí.
1: Jésù ìwé ìrere ti Matthew orí kejìdínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún.
0: Lòwe wẹ̀ndàgbé Matthew chapitre 18.
1: Fẹsẹ̀ kẹ́ǹz.
0: Le fẹsẹ̀ kẹ́ǹz.
1: Ọ̀rọ̀ tó wí bẹ́ẹ̀ bá mi kà á
0: sókè. Òde ìrọ̀rùn fún mi hada
2: gánà mi. Si ton frère a péché.
1: Bí arákùnrin rẹ bá ṣẹ̀
0: ọ́. Èyí náà mẹ́mẹ́ súnú tu ẹ̀tẹ̀
2: wẹ̀. Va et reprends le entre toi et lui seul.
1: O gbọ́dọ̀ lọ sọ fẹ́ lòmíràn.
0: Àmàdọ́nà ìrọ̀nù mẹ́rin vò.
1: Ká má bàa di oníwà

0: bọ́tọ̀ mọ́kọ́ tó máa tí mo dàbí ẹyẹ kankan.
1: Sọ fún Jésù.
0: Lọ́nu Jésù Kristi lọ pọ́nà gé.
1: Ayé tiẹ̀ ló gbé wá sọ fún Jésù.
0: Bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹtún ọ̀pọ̀ ẹzẹ́ wà mí sàdọ́nu Jésù.
1: Tó bá ti rẹ́ni tó ń wádìí ẹlòmíràn.
0: Ẹyin ló ọmọ mẹ́rin ọ̀rọ̀ tó bá nú mẹ́lẹ́ pé wẹ́ ọ.
1: Ẹbí ẹlòmíràn.
0: Fami Devo lẹ́ pé ọ.
1: Kílẹ̀ jẹ lánàá.
0: Ẹ tẹ́mi tẹ́ ká dùn tán sọ.
1: Kí lọkọ ẹ ṣe fún ẹ lánàá.
0: Ẹ tí àsútú ẹ ká blọ́nu ẹ.
1: Kí ni ìyàwó ẹ ṣe fún ẹ.
0: Ẹ tí àsì ìwẹ́ tán ká blọ́nu ẹ.
1: Ẹ̀mí Magda Maria Magdalene ni ẹ̀mí àjẹ́ ni.
0: O gbígbó àzẹ tọ́tún ẹ̀ gbígbó Maria Magdala tán ẹ̀mẹ̀.
1: Ṣùgbọ́n wọ́n ti tètè lé jáde kúrò lára
0: tìtì. Àmọ́ye ìyáwó ìyàtọ̀ sí gbẹ̀zẹ̀ ayé tán mẹ̀tán.
1: O nílò gbogbo èyí.
0: Àdókù dún ẹni ẹlẹ́bí tán.
1: Ito nilo.
0: Nùwẹ́ sì wù dúró.
1: Oni báyé ẹnì kejì rẹ̀ ó ṣe dára.
0: Ewé ìdéwé gan tó sì gbẹ̀zẹ̀ ayọ̀gbọ̀n.
1: Yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́.
0: Bí àfọ ẹ̀ tó náà lò tóró yìí ṣe mẹ́gbọ̀n.
1: Tó o bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
0: A máa ká ṣe máa wù kọ́ wa.
1: Ọ̀rọ̀ Ọlọ́run ti máa ń parí kó tó wọ ṣọ́ọ̀ṣì wa.
0: Máa wù kọ́ kúrò ní ibi láfọ́ tẹ̀gbẹ̀
1: ó ń tútù ẹ lọ́wọ́ nìyẹn. Ó ń tírèènì ẹ lọ́wọ́ fún ìwà burúkú tó fẹ́ lù ẹ fún nìyẹn.
0: Mẹ̀mọ́ kan tàn dé máa ń kọ́nà dìbla fọ̀wẹ̀ tí ọ̀nà wa chọ́ọ̀tì pa mí hàn. Lẹ́gbàdo ọ̀ntrẹ́nmá náà wẹ̀wẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ wẹ̀ tí ọ̀bọ̀nà wa ìwé zan
1: rẹ̀. Torí tó o bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́nú ìjọ tó wà.
0: Bọ́ọ̀ wèndé a máa vọ́nà wa náà dúró àṣẹ máa ń kọ́dọ̀ àgùndé mi àdé wa.
1: Ó ń fi àsìkò ẹ ṣòfò ni.
0: Àzẹ́ gan yín kó tó ẹlẹ́bí bó tó wà wà
1: gúnná. Olúwo ò ní jẹ́ ká fi àsìkò wa ṣòfò.
0: Amen máa ń nànà mọ̀ mí náà àzẹ́ gan yín kó mi tó tó wà wà gúnná ronú kan tán.
1: Jọ̀wọ́.
0: Kẹ́ kílẹ̀.
1: Rí i dájú wípé.
0: Mọ tètè ń gbé dọ̀.
1: Kò sí mọ.
0: A ní kálẹ̀ vọ́tún.
1: Sapá.
0: Tẹ́pọ̀.
1: Láti mọ jẹ́ káyé ẹlòmíràn ò bàjẹ́ látọ̀dọ̀ ẹ̀.
0: Bó ni a ní márùn-ún gbére bó ni mẹ́rin fọ́ sí gbẹ̀zá ni gbílẹ̀ gbọ̀wẹ́ dalí.
1: Jésù sọ wípé.
0: Jésù rọ̀.
1: Kò lè ṣe kó nkọsẹ̀ ó mọ̀ dé.
0: Ẹ máa sìgá gan máa jọbọ̀ afọ́kínú máa gan máa jọ wá.
1: Oníṣùgbẹ́ẹ̀gbẹ́ ni fún ẹni tó ti paṣẹ rẹ̀ wá.
0: Ẹ̀dùn àmọ́ di tàn ewé mẹ̀dẹ́ dalíwẹ̀ afọ́kínú ọjọ́ ni ọ.
1: Sọ òtítọ́ pẹ̀lú ìfẹ́.
0: Dọ̀nù gbọ́pọ́ tó ń wáyé yín pé.
1: Fún ẹnikẹ́ni tó rí pé ó ń ṣe búburú.
0: Númẹ̀dẹ́ bùdí àmọ̀dé ẹ̀dùn yìí lákàwá.
1: Má lọ rojú ẹ̀fẹ́ lómìíràn.
0: Máa ìṣe kó tó ń dọ̀nù mẹ̀dẹ́ fò.
1: Tó bá dì í sínú.
0: Àbúlẹ́dọ̀ ò mẹ́hàn.
1: Kó ìdènà mọ bá dúró ẹni.
0: Dẹ̀tú ẹ nánú mọ àlìgbọ́nú.
1: Sórí gbogbo ojó tó ń jó yẹn.
0: Àmọ̀wé mọ mi àkọ́dọ̀.
1: Ọkàn ṣe yẹn dànù ni.
0: Adu ẹni ẹlẹ́bi ṣe wá kó ìgbẹ́
1: kúrò. Toro o sin Ọlọ́run nínú ẹ̀mí.
0: Do àsọ́sẹ̀ máa rò gbígbọ́ mẹ́ya.
1: O ń sin Ọlọ́run nípa ti ara àti.
0: Anọ́sẹ̀ máa wọ àgbàza dalí.
1: We call something keep malice.
0: Mìíràn yìí lọ nílò.
1: You are keeping malice.
0: Mìíràn yìí lọ nílò ẹ̀.
1: O ń di èèyàn sínú. Yèlí
0: ìrẹ́nà zo mẹ́tàn tó hó mẹ́. Àrẹ́nà zo tó
1: hó mẹ́. O ti fẹ́
0: bu akabaro ẹ jẹ mẹdẹ dẹ to ẹni cẹ.
1: Mọ di ọkọ ẹ sinu mọ.
0: Ma sọ bila sutu ẹ lọwọ
1: mi. Mọ di ìyàwó ẹ sinu mọ.
0: Ma sọ bila situ ẹ lọwọ
1: mi. Mọ di àwọn ọmọ ẹ sinu mọ.
0: Ma bila vilẹ lọwọ
1: mi. Mọ rojọ wọn.
0: Ma dọ àwọn ètò
1: pé o. Ma gbàdúrà fún wọn.
0: Nù dẹ oníwẹ̀ pòun.
1: Ẹ sọ nínú ìdílé yín.
0: Mi dọ̀rọ̀ wẹ́n tó mi tọ́ mẹ́ fínẹ̀.
1: Torí wípé.
0: Do.
1: Gbogbo wa à ń manage ara wa ni.
0: Mi mẹ̀ bí sí àyíká mi ṣẹ́ bó tó mi délẹ̀ yín.
1: Ọkùnrin àti obìnrin à ń manage ara wa ni. Kò sẹ́ni tó dára tó.
0: Mẹ̀dẹ́ búyọ́rọ̀ mi
1: mẹ́
0: àwọn
1: rí àwọn nǹkan kankan nù wé mímọ.
0: Mi á mọ̀ ń délẹ̀ dò wéwé mẹ́.
1: Ètò lágbára.
0: Dédò wúlọ.
1: Ṣùgbọ́n kí n tó débẹ̀ yẹn.
0: Àmọ̀tọ́nà
1: tẹ̀lé. Mo fẹ́ lo ìṣẹ́jú méjì kékeré
0: kan. Ìjà ń zàtẹ́jú wèrè.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń bá àwọn ìránṣẹ́ Ọlọ́run.
0: Mẹ́sùn pọ́nú ìmọ̀ ìyàwó náà.
1: Ẹ gbàdúrà fún wa.
0: Mi kò dẹnu mi.
1: Ìránṣẹ́ Ọlọ́run dẹ gbàdúrà.
0: Ìyàwó náà ò dẹni.
1: Àdúrà ẹlòmíì ó gbà.
0: Bọ̀ mẹ́dẹ́ fọlẹ́ sí nínú.
1: Ẹlòmíì yóò gbà.
0: Mẹ́dẹ́ fọlẹ́ tán.
1: Ṣùgbọ́n kò ní wá sí mo ṣẹ.
0: Àmọ́dé ó jẹ mọ àmọ́dé ọkọ wa yẹ ọmọ ohun tó ń tọ.
1: Kí ló fà á?
0: Ẹ tẹ́wẹ́ zọ.
1: Ìwọ tó fẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà fún ẹ.
0: Wẹ́mẹ̀dẹ́ bàrọ̀ yẹ̀gbọ́n ní kò dẹnu ẹ̀.
1: Kò fẹ́ lo orúkọ ara ẹ̀ fi gbàdúrà.
0: Ẹ Jonasan yìí kó ẹdẹ tó
1: dọ́wọ́ dẹnu ẹ̀. Orúkọ Jésù ló fẹ́ lò.
0: Yìí kọ̀ Jésù tán Jonasan.
1: Bó bá ti lo orúkọ Jésù.
0: Ẹ ká san yìí kọ̀
1: Jésù. Bó bá wu Jésù kò gbọ́.
0: Ẹ dúró Jésù wọn ní sè.
1: Bó bá wù kó mọ̀ gbọ́.
0: Ẹ má ka dúró Jésù ẹ náà sè á.
1: Ó depend lórí ọkàn.
0: Ẹ dẹ́pà ayíkà.
1: Ètò gbé wá.
0: Ayíká dẹ́mi àzọ́mọ wá.
1: Ṣùgbẹ́ lòmíràn wà.
0: Àmọ́ mẹ́rin fọlẹ́ dẹ.
1: Wọ́n dá àdúrà ti ẹ̀ léni.
0: Yèna sí ọ̀dẹ̀ tán ẹ gbé.
1: Ẹlòmíràn ó di ọ̀la.
0: Mẹ́rin fọlẹ́ tán yìí sọ.
1: Tẹlòmíràn.
0: Mẹ́rin fọlẹ́.
1: Ó di oṣù kan.
0: Ẹ ìsùnú pogun.
1: Àdúrà ẹ ti gbà o.
0: Dẹ́tun kò tiẹ̀ fi.
1: Wọ́n máa ń wá kó ṣàtúnṣe.
0: Yèwádùn bí bàrọ̀ ní blọ̀fà jìrádó délẹ̀.
1: Ẹlòmíràn ó di ọdún kan.
0: Mẹ́dẹ́lẹ́ yìí kò rò pogun tó.
1: Àdúrà ẹ ti gbà o.
0: Dẹ́tun kò tiẹ̀ mẹ́.
1: Ṣùgbọ́n kò ṣàtúnṣe.
0: Àmọ́ blọ̀fà jìrádó
1: wa. Ẹni tó fẹ́ lówó.
0: Mẹ́jà ń dokẹ́.
1: Tó ní owó ló ń fẹ́ ní.
0: Gbọ́dọ̀ àkọ́ ẹ̀mí jà ń dokẹ́.
1: Tó jẹ Jésù ní gbèsè ìdá mẹ́wàá àtọ̀rẹ́.
0: Gbọ́dọ̀ àkọ́ màdá òpó ní náà tán gbọ́dọ̀ Jésù.
1: Tí kì í ran iṣẹ́ Kristi lọ́wọ́.
0: Gbọ́kúnrọ̀ gbọ́lọ́ nù àṣọ Jésù tán.
1: Tí kì í san èso àkọ́kọ́ lọ́dún.
0: Gbọ́dọ̀ náà sún sí sáyẹ́ńsì sẹ́tí tán tán pé mẹ́rin.
1: Tó jẹ́jẹ́.
0: Mo dọ́pà.
1: Eje odun mewa wa lorun e.
0: O pa pe o ton ro koton.
1: Eje odun marun wa lorun e.
0: O pa pe atoton poroko ni.
1: Sugbon ko san.
0: Esu wa.
1: O wa tun ni Jesu fun mi lowo.
0: O lero Jesu ra mi kwebo.
1: Jesu wa mo wo pe.
0: Jesu na pon
1: lo. Eti mo fun e tele.
0: Then now where dai yo.
1: O lo fun mi.
0: Akoko zanu mi ha.
1: Iranse Olorun yo wa ma lu agogo edanu.
0: Bo ya gbe na ro ga to me zako in gbe we.
1: Àwọn kan wà gbọ́ pé
0: Mendele na wa se do.
1: Wọ́n gbàdúrà fún o.
0: Ye kọ́dẹ̀ ni
1: mẹ́. Àdúrà yẹn táwọn kan gbà tí tí ẹ gbà o.
0: De Mendele tó ti àmọ́ ètò ọ̀hún tiẹ̀ yá.
1: Iye ò fa ọ̀rọ̀ búburú.
0: Ẹ lọ ẹ̀họ́ yìnlá kan lẹ́yà.
1: Ìdílé kọ̀ọ̀kan ló ní n tí wọ́n ti dá kalẹ̀.
0: O wọ́n ẹjọ́ ló kúrò púpọ̀ kodo ní Èkó dóte dá yìí.
1: Tí wọ́n jiyẹ.
0: Bọ̀ yẹ na wa jiyà.
1: Kọ́lọ́run má jẹ́ àjíyà ni.
0: Bọ́ ni inú ọmọ òní má nà mí ní jiyà o ẹ̀.
1: O ni ti emi ni esan.
0: Eru emi to yin we hosu.
1: Emi o si gba esan.
0: Emi kana yi we hosu.
1: Baba baba e lo ba ise eyan kan je.
0: Grand papa to e gan azo mede to
1: pleda mi. Mama mama lori ogun mo shop e
0: lo mi. Mama mede to grand mama e to e we di obo di ndo boutique mede foto.
1: To fi ku ni topa.
0: Bo me o to ku lo topa do akime.
1: Awon na sogun le lori.
0: Ye dewe wa boro mi.
1: Awon na gba isan si lara.
0: Ye dewe zi azo to
1: mi. Omo me wa lo nfe owo.
0: Bo vivie to wa do mi ro ko e ba we.
1: O gbodo kokon satunse oju ona.
0: Lo fa generally to ejiwe
1: abo gbopo no won gba esan titi dori ran kerin
0: abi e ma se bo kuro no mi na iwe osu kaka je kuka eni
1: ko ji emi o ma be ranse ijo to wa ti won so ti to fun e
0: ni ma tun meri reason de glow ade be ma kon nu boda inu we a ma tun ne
1: se olorun wa iwa je letan ni
0: mu ma umi to e lo wa imme bleto we a
1: o to ba se yo se ni
0: nu de jam bre na
1: e ti o ba de be se yo file
0: e ma ka juro e na blow e na
1: titi eni pe ko ma dupe lowo
0: e we to we nu ani formulo pe do we
1: Saul oba
0: Saul akosu
1: itori iwa ta gbodo ni ni ka mo tun aye elomiran
0: amo wa lo demi donado eno mi ni gen nozo mi toto si gbe zamo jira
1: lo solu oba so fun omo e
0: solu akosu donu fiton
1: omo e jonathan
0: fiton jonathan
1: o ni nu bi mi si Dafidi.
0: Edo ko me no simi to Dafidi.
1: Mo sine lati pa.
0: Fun Kaduna wi.
1: Ibi kibi tan ba teri kan pa.
0: Fide bude mi fe o pede hun hu hu
1: eni. Jonathan wa nda baba e lo
0: gba. Jonathan si o baba e tono.
1: Okunrin o ye fun pipa.
0: Bo dawe lo ma ka je ka hu hu ne.
1: Bayi lo se.
0: Lewe ka blo si.
1: Iwa bayi lo wu.
0: Wa lo dagbele blobe.
1: Se bo lo ran e lowo baba.
0: Lewe ku oro nu e to che.
1: E ja lo sinu we Samuel.
0: Mi we Samuel ton me.
1: 1 Samuel chapter 19 verse 4 to 5.
0: 1 Samuel chapter 19 verse 4.
1: Iwa ta awon nigbagbon lati mo wu bi kiri ta ba demiye.
0: Wo lo deje kado yi se ron lenu zo lo fide bude je o.
1: E mo be ni keji yin bebe.
0: Mi no veve nu no zo mi tonbo.
1: Wi pe ko se.
0: Do emi e kun blo.
1: 1 Samuel chapter 19.
0: Premier Samuel Dizel.
1: E de mo ranti nkan rere to ti se ri.
0: Mi no flin nu dagbede ko wa po.
1: Fun ebi yin.
0: Na fami mi ton.
1: Fun wo gangan.
0: Na were su.
1: Fun oko e.
0: Na su to we.
1: Fun iyawo e.
0: Na si to we.
1: Nigba te ti je nkankan.
0: Wene mi ma ko yin ti ya.
1: Te ti ni lowo.
0: Wene mi ma ko do da lo me ya.
1: Gba to wa nle iwe.
0: Wene adu azo me.
1: E gbodo mo ranti.
0: Adu na no flin.
1: Gba to fe se gbe yawo.
0: Wene ajo na wuri ya lo.
1: Tiki ba si ọpẹlọpẹ àwọn ìránṣẹ́
0: ọlọ́run. Ìwọ́n máa ń lọ jẹ́mẹ̀dẹ́ ọ̀pẹ́ dídó ìyàwó náà tán.
1: O rò pé o lè rí ìyàwó rere fẹ́.
0: Ń gba kí náà mo dé mi náà mú àsú àbí àsìdágbẹ́dẹ́ dá.
1: Tí o bá dá sí.
0: Ẹ̀rù ẹ̀yẹ̀ wọlé
1: máa kẹ́ ìyàwó ti kọ́. Àwọn ẹbí ìyàwó ti kọ.
0: O fa miyan nu ọtọ lẹ ko gbẹ.
1: Àwọn ẹbí ọkọ ti kọ.
0: Àsú sí mẹlẹ gbẹsi.
1: Wípé kò sí ní lẹ́fù àwọn.
0: Lọ jẹ́ mẹ́rẹ́rẹ́ mi kúrò nivo emi tán o.
1: Ìwé mélòó ló kà?
0: Bọ àzọ́ mẹ́na bí àkà yìí.
1: Ó fẹ́ fi ọmọ àwọn.
0: Bọ àjàfi ètò dàgbé.
1: Ó ní master.
0: Edo master.
1: O wa se bi si ranse
0: Olorun. Awaro ye ka wa se to ye gbenu enewe.
1: Emi o mo be lo mi se ri. Iwe Samuel.
0: Ye to le merele ti do ame we Samuel itan.
1: 1 Samuel 19.
0: Premier Samuel 19.
1: Verse 4 to 5
0: ba mi kai. Verse 4 to 5.
2: Jonathan parla favorablement de David à Saül.
1: Yes.
2: Son père.
1: Yes.
2: Que le roi dit-il, ne commette pas un péché à l'égard de son serviteur David, car il n'en a point commis envers toi.
1: Yes.
2: Au contraire, il a agi pour ton bien. Il a exposé sa vie. Il a tué le Philistin. Et l'Éternel a opéré une grande délivrance pour tout Israël. Tu l'as vu. Et tu t'en es réjoui.
1: Yes.
2: Pourquoi pécherais-tu contre le sang innocent? Et ferais-tu sans raison mourir David?
1: Ese wo lo se te fe pa?
0: Yin la do de te ka wa to ti ba jan wi.
1: La duro ore to se fun ilu.
0: Na dagbe supo supo de dawe lo wa nu to o.
1: Ese wo lo se?
0: Yin la do te wa.
1: Te fi soro e ni buburu.
0: Mo mi do ro ko to nro ro yan
1: ka. Te fi poruku eje.
0: Mo mi do yin ko
1: to. Te fi korajo.
0: Mo mi do be mi de pele.
1: Ogun tin ja awon eyan ni.
0: Awa iro mele fun welede die.
1: Ogun ni fun baba
0: lo. Ki go ru to mi to lo ti aga.
3: Wisdom of God in Christ Church ti Joseph Abiodun Kolongo lagbaye lo fi tayo tayo pe wa si bi ajodun odun 27 ipago won todun 2026 e dara ko mu wa fun ajodun odun 27 ore ofe ati ipa ojo mefa lai legbe ijosi eko kiko to lagbara gbigba adura to rinle ati igbe aye ijipada ipa olorun pade akori todun ni itusile lalatowo olorun bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí di Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí bákan náà àwọn òjíṣẹ́ ọlọ́run adarí òṣìṣẹ́ àtàwọn tó gbàgbọ́ káàkiri àgbáyé ni ó pàdé ní gbọ̀ngàn ńlá ti WGCC tó wà lọ́nà márosẹ̀ sango ìdíròkọ ayétoro ìlú ìlàṣẹ ìpínlẹ̀ ogun lórílẹ̀‐èdè Nàìjíríà ìpàdé òwúrọ̀ laago mẹ́jọ ààbọ̀ òwúrọ̀ ìpàdé ọ̀sán laago mẹ́jọ ààbọ̀ ọ̀sán ti àṣálẹ́ laago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ wá kí orí ipa orí ọ̀fẹ́ ọlọ́run ìtúsílẹ̀ láti òkè àti agbára ìwàsíbẹ̀ rẹ̀ má ṣe pàdánù àǹfààní ńlá tọdún yìí yóò láyọ̀ á tún mú ẹ̀rí wá lórúkọ Jésù ẹni tí ó máa wàásù ọ̀rọ̀ ọlọ́run ni Pastor Joseph Olúṣọlá Abiodun olùdásílẹ̀ àti olùdarí WGCC lágbàáyé àti Prophetess Ruth Abiodun àtàwọn ẹni àmìrú ọlọ́run míì Jésù lolúwa títí láé.
1: Ogo ni fún bàbá ló
0: kọ̀ kíkọ́ ọdún tó mi tọrọ di àga
1: ibi ni a fẹ́ parí sí
0: fíwẹ̀ mi náà dúró lọ tèlo
1: lórí rédíò
0: lò rádíò jí
1: torí àti agogo wa ti pé
0: lò gan mi tán kò pé
1: bí o bá fẹ́
0: ìlú àbá ọ
1: tún gbọ́ ìwàásù tó jinlẹ̀
0: nálẹ̀ sè má o kóde sísọ ọ
1: má bọ̀ wá
0: wábú
1: a ní ìpàdé lọ́la
0: mi ló pélépélé dẹ̀ tán ló sọ
1: agogo méjìlá ọ̀sán
0: lò gan wẹ́wẹ̀wẹ́ mẹ́tàn
1: ní orí ìjọ
0: lò àgùnà
1: ìjọ wa ètò wà ní sùúrù lérèdè
0: àpapá
1: église de sagesse de Dieu en Christ
0: église de sagesse de Dieu en Christ
1: ọmọ yín tó lúwa gbéwọ̀ tó ń bá yín sọ̀rọ̀
0: òvi mi tàn dé máa ṣe dọ́bẹ̀ rò kó rọ́nu mi wẹ̀ ọ́
1: àwọn ọmọ wòlíì ọmọ àpọ́sẹ̀lẹ̀
0: òvi wòlíì tàn
1: àwọn ọmọ olùdásílẹ̀
0: òvi fọ̀ndátẹ̀ tàn
1: orúkọ ẹ̀ ni apostle joseph olúwaṣọlá
0: joseph olúwaṣọlá
1: abiodun
0: apun abiodun
1: ololuwa gbe ijo na le
0: lo ewe kuno ze agun
1: da lo mena eto wa ni gbogbo agbaye ba
0: eduro we kezu eni o le bi me
1: yo si toju baye lo
0: enale fo wu kan mo
1: sugbon gbo o
0: amodo to
1: leyin ipade ti ola lago mejila
0: do pele pele sotan gudoro
1: ba we we si ago
0: jẹgawe adalẹ
1: idalejo lohun yo tele
0: jonu sisiona kwedo
1: ti a ba ti seyi tan
0: en ro mi bre lo fowo
1: ko si isin ni gbogbo ri eka ijo wa
0: si sende da guta mi ton debujiya
1: ko si iso oru o
0: veye te de sun
1: ni kalafi
0: do kalavia
1: gbogbo eyan ko lo mura fun ipagon ni o
0: mele bi so na convention
1: mura fun ipagon ni o
0: so na convention
1: ojo sunday bayi ta ba tin pari tan
0: segbe lede je en ro mi ko
1: awon to fe gbera o ti mo gbera
0: mejo na di aliro segbe na di aliro segbe
1: ṣùgbọ́n àwa ó ti wà ń bẹ̀ nínú
0: àmọ́ mi dẹ̀ mi
1: nà kó lọ́dọ̀
0: ọ́n ló ṣe mẹ́rin
1: láti lọ wo bí ṣe ṣe ń
0: lọ
1: olúwa yóò bùkún fún
0: wa kúrò ní ìdónú
1: mi ẹ̀jẹ̀ ká gbàdúrà
0: mi gbọ́ bó ní ìdọ̀ mi
1: bóyá o fẹ́ bá mi sọ̀rọ̀
0: bóyá àjà ń dọ̀kọ́ na mi
1: o lè lo nọ́mbà yìí
0: agin azan numero
1: yìí
0: 01 96 96 96 96 12 30 73 73
1: ọ̀rẹ́ lájọ jẹ́
0: hàn tán wọ́n yín mi mẹ́
1: à í ṣe ọ̀tá ara wa
0: mi kẹ́tọ́ mi lélẹ̀ tán wọn
1: gbogbo àwọn tó bá ti gba jésù
0: mẹ́ kò yí jésù di kúrúnú ẹ̀tọ́ rẹ̀ bí ọ
1: àtàwọn tí ò tí gbà
0: àti mẹ́ máa tẹ́ kò yí jésù wa
1: ọ̀rẹ́ ni wa
0: mẹ́ bí wẹ́n hàn tán
1: ọ̀rẹ́ là ó máa ṣe
0: hàn tán wọ́n yín mi nànú bolo
1: nínú ìgbàgbọ́ o
0: bro yìí ṣe mẹ́
1: ọ̀rẹ́ là ó máa ṣe ẹ̀jẹ̀ ká gbàdúrà orúkọ jésù
0: yín jésù tán mẹ́
1: a gbàdúrà fún gbogbo ẹni tó ti ń ṣìnà
0: kúrò lójú ọ̀rọ̀
1: agbára ẹ̀mí mímọ́
0: òun ló bí gbọ́ ìwé tán
1: ó yá kó dá wa padà
0: ó yá ní lẹ́mí lẹ́kọ̀ọ́ náà mi.
1: A gbàdúrà fún rádíò tọpa
0: kò dẹ́nà rádíò tọpa
1: kò ní jóná
0: èmi náà fíyọ̀
1: ibi ò ní ṣẹlẹ̀
0: sí ìlànà kan náà jọ́dọ̀ mi jìyà
1: gbogbo àwọn tó ń gbọ́ wa káàkiri
0: gbogbo àgbáyé yẹ́mẹ̀rọ tó dùn mí wẹ̀dọ̀ wẹ̀ kẹ́sùn ẹni ẹlẹ́bi mẹ́hàn
1: ẹ̀ ní sọkún
0: mina yà bíyà
1: inú ayọ̀ lẹ́ ò mọ̀ wá.
0: àyájí jẹ́bẹ́wẹ́ mi náà nùnà.
1: gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run náà
0: lè. lè sèkó máa tó ń lo egbele ẹ̀ ọ́.
1: ẹ ò ní ṣìṣe mọ́.
0: mi náà jí lóde
1: à jésù olúwa wa.
0: jésù àkúrúnà mi tán.

yìí ń tọrọ ẹkú ìdọ́gbẹ̀ náà dé fi ó kéńkèé ìdọ́gbẹ̀ náà sukuru fi ó kéńkèé ìdọ́gbẹ̀ náà jìtọ̀ ìdọ́gbẹ̀ náà jìnà mi lè jùlọ ojú à mi lè gbọ́lá ojú à déjẹ́ o ní mú wọn rè ní lọ nu pẹ̀tẹ́ wọ́n sọ́wọ́ra rẹ̀ gbọ́n mẹ́tú ẹ̀kọ́ fún ní omi kú ọ̀dẹ̀ gbọ́ à mẹ́tú ẹ̀dà bí lè gbọ̀ngbọ̀n lọ mi o mi dà ọ̀nyún lẹ́yìn èèyàn ìdàbí kékeré ọkẹ àmúnisọ kí ẹyàn sọ bí ó sọkọ ló kọpa àgùntàn jù ọ ṣíṣí mẹṣàmẹ àlè ìyá.

yẹn kí yẹn kí si tso ya tẹ o tiẹ pẹtọ lẹ hu idakpe i do gbẹnu ibele nse do kọ wọnú o tsi yàtọ zàwọn fún koro o yàtọ fún gàtọ gàdéwò gàdéwò yàkplọ o dédéwò ọ pẹtọ lẹ hu idogbẹnu tiẹ wọn yọ kúrò.